0: ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbìn òye ọmọlúàbí bàbá ti jí kàgbalẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀jẹ̀ àjọṣe

0: Ara mi olufẹ, orukọ mi ni Woli, Rotimi, Ilesanmi, Babasioni. Olodumare ti ma n gbaṣọ iponju kuro lẹwa ọrun ẹni ti aye n pọn loju ko gbaṣọ iponju kuro lọrun rẹ. Ẹgbọ́ o, bayi ni ọrọ Oluwa Ọlọrun Olodumare wi. Gbogbo iwọ ti o n gbọ mi to lori ọfẹ lati ma gbọ mi loni. Baba mi o, olugbeja, ọba ti ma n gbeja alailagbara, ọba ti ma n gbeja alailoniyan. Gbogbo awọn ti o fi ọwọ sọya ti wọn si leri pe awọn ma jẹ ko mọ pe awọn lagbara ju ẹ lọ. Loruko Jesu, ẹmi mimọ gbe ẹ bori wọn. Mo sọrọ gẹgẹ bi Woli, mo ni ni orukọ Jesu wa bori wọn. O ti bori wọn. Agbara olubori, agbara olubori, agbara olubori ti se agbara jinde Jesu ko wo enu re lo, ko wo enu re lo, ko wo enu re lo, ko wo enu re lo. Mo wa bere fun ona abayo. Bibeli wi pe o ni e bere emi yo fi fun yin. E wa gba o, oro kan wa wa nje mo pe Olorun a ma lana sibi ti aye ro pe ko si ona. E gbo awon omo Israeli lojo kini ana ngba ti won kuro ni Jibiti ni oko eru bi won ti nlo ko ma nkan to kokko sele ni pe iyan lo kokko ba won ja ebi pa won ko si ti won le je won wa fi ikanra mo Mose. Won ni Mose o ba ti fi wa sile si Ijibiti ki ebi pa wa ka kuku sibe lai mo pe ise ni Olorun feran won lo se mura lati gba won kuro ninu iji iya ati ekun. Wa gbo o, angeli ta ran si e to ro wi pe so ni abo nko mo gbadua wa ri owo iyanu laipe yi. O mo pe angeli re ni yo fara han e, iwo na yo ri, oun na yo si ri o. Bi mo ti n ba oro na lo, ara mi olufe, ngba ti o to akoko kan ni Mose lu ọpa mọ omi tori to bi o lu ọpa mọ apata. Bi o ti lu ọpa ti n be lọwọ rẹ to lu mọ apata, lomi ba tu jade lawọn ọmọ Israeli, lomi ba gbe ọpọlọpọ ninu wọn lọ, awọn to momi momi, awọn to bomi lọ bomi lọ. E wa wo, wọn tun mu Mose kan se nbe yen. Mo gbadua loruko Jesu titi ti eni ti Olorun se yo fi dodo re ko ni kose, iwo na o ni kose. Now ngba to tu wa de ibi odo gbo egbo ni egbo ni oni okopopa ni waju ogun farao leyin. Mo mo pe ati gbo dada okopopa ni waju ogun farao leyin. Bawo ni omo Israeli yo ti rin, nbo ni won fe ya si ogun re ko le kan sinu okun pupa yo gbe won lo. Won o si le duro di awon omo ogun farao ti won nbo. Kini won o se ni won ba kepe Olorun? Mo gbadua fun enikan to ngbo mi ninu ebe re, ninu ebe re loni losu yi Olorun yo si da lohun. Oba awon oba, oba to laye, oba to Lorun ijile fe omo mi ri, mo ni yo de lohun ni korita. Ikorita ko ye mi mo, ikorita ko siran lowo, ikorita bawo ni o se gba, ikorita nbo ni ke nya si, mo ni emi mi mo yo run e lowo se. Egbe ye niyan, ngba to ya gbogbo omo Israeli won ke pelu wa, won ni Oluwa gba wa. Mose na gbadua si Olorun ga ogo. Olorun so fun Mose pe, Mose opa ti nbe lowo re, se opa lasan lo pe ni, o ya na si okun. Mose na si okun. Kai Olodumare, okun piya, okun pin o mi si o pin sotun, o pin sosi. Egbo ara mi olufe o, ona wa wa ni arin meji. Awon omo Australia koja ni ogbe ile, mo gbadua oke ni waju re, odo aye ni waju re, ti ota fi de duo to wa nle e ko le ba e. Oke yen di petele loni. Niwaju omo re, oke ogun iji ko di petele. odo aye odo bi eniyan eniyan bi odo ni waju re o ya ku gbe danu o ro na koja de bi ogo to ba di lola a continue ibi ti a ba history yan de sugbon gbogbo iwo ti o wo wi pe ikorita ko ye mi mo korita o ti su mi lo wa ma beru fi okan re bale ko gbudo su o ninu oja re anu yo si wo be lo o si ri ogo tutun lo mo n bo na je ki agboro eri
1: mo ju fa jeri si agbara olorun pelu
2: oruko ni ko
1: oruko mi ni tawa
2: lati bo
1: lati imude
2: imude orange
1: to mo fa jeri si agbara olorun ruru ti mo ra mo bi nibi ti mo n gbe
2: oruko agbara ni
1: ben sir to bi ti mo n gbe emi ati awon ma buro mi la jo n gbe àwọn ìdẹ̀rí ọ̀hún níyà wọn ní bàbá ṣàjọ ṣàkóhun sọ́dọ̀ sẹ́nitọ́ wa lọ́dọ̀ ẹ̀yẹn ṣàwánsọ́pọ̀ òun fẹ́fẹ́ ìkànnà àwọn ọmọ yẹn ọmọ yẹn hàn ìju ọmọ tó náà fẹ́fẹ́ ìpè ìju ọmọ bíi 14 years lọ skúlù bíi báyìí òun wa wọn bá nà irú kí ni gbogbo eléyìí mo náà ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ pé mò ń tọ́jú ẹ̀yìn wá ń sọ pé fẹ́fẹ́ wọn ṣé ẹ̀yìn lè gbàdúrà kọ́mọ yín mú irú yín wá sílé pé òun fẹ́fẹ́ ni wọn á fẹ́ bí ẹ̀sán mu kò sọ̀rọ̀ ó wá díjọ́ ọ̀rẹ́ mi tún mú mi ó tún wá wá mi wá ló bá tún sọ̀rọ̀ mọ́ yẹn pé òun náà tún fẹ́fẹ́ bá dẹ̀ dákẹ́ ní bó ṣe sọ nìyẹn pé òun fẹ́fẹ́ ọmọ òun mo kàn sùn lóru ni mo bá rí onítàn ló bá ń kọlẹ̀kùn mi ó wá jẹ ojú ẹ̀ ṣáàrí ibi tán ti ń kọlẹ̀kùn mo kàn rí pé kinní náà kàn bomi ni mo fẹ́ yíra mi lè yí mo fẹ́ ṣèkan mi ò lè ṣèkan onítàn wá dì mí mú ó dùn mí omi mú báyìí ìgbà tí wọ́n tún wá ń ṣe báyìí ó tún rìn mí báyìí kí ni eléyìí wọ́n lọ́wọ́ mo yí mo bá tají mo sáré lọ gbé òróró bá kò sẹ́dá yẹn mo wá fi pa gbogbo ara mi mo fún pa gbogbo ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ náà pé èyí tó ń ṣẹlẹ̀ omi ìgbọ̀n tó yẹ wọ́n á gbé lọ sí ọ́sìtù wọ́n á máa gbé káàkiri ọlọ́run ò jẹjẹ rí wàhálà láti bí oṣù méjì náà tó ti ṣe iṣẹ́ náà fún mi ọpẹ́ mi yẹn.
2: àṣà ayé tí mo máa gbé ọdún wa àpàdé
1: orúkọ
2: ọba yìí ọ̀dọ̀ ẹ̀dùn kan fún mi fún afẹ́fẹ́ ọ̀rọ̀ tó kọ orúkọ yín àti mo lẹ ti wá sínú ìsọjí yìí mà.
3: orúkọ mi ni adéọlá adésínà mo wá láti ìlú bẹ̀rídàgùrà bí mo ṣe dúró ìlànlẹ́dì ni mí àwọn tẹ́nàntì mi máa ń gbalé lọ́wọ́ mi tí ẹ bá ti wá gbalé owó tí ẹ bá ti san wọlé yẹn n ò ní sanwó mọ́ wọ́n mọ̀ mí ní gbogbo níbi tí àwọn káńsù wà ń bẹ̀ wọ́n mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ mo máa ń gbé wọn lọ bẹ̀ mo sàlẹ̀ gbogbo wọn jáde ní december tí mo lé wọn jáde yẹn mi ìgbẹ́ anybody sínú ilé nígbà tó wá di inú oṣù karùn-ún mo wá gbọ́ program bàbá mo wá gbọ́ mo sàbẹ̀ sí gbọ́ láti ìgbà yẹn láti wá ní ọ̀dọ̀ àwọn ìṣàgámù ló wà mo ń wo owó tí mo fi máa wọ mọ́tò mo ní wọ́n lọ jẹ́wọ́ agbára rẹ tí bá máa lọ jẹ́ ní 20,000 lọ́wọ́ kí n lè ra òróró kí n rọ ṣẹ́ kí n ra iyọ̀ ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ mo dẹ̀ wá.
2: Hallelujah!
3: Mo sàdélé ńjọ́ yẹn mo mú iyọ̀ yẹn mo bu omi mo bu òróró mo bu ọṣẹ mo pò pọ̀ mo fún àti gbogbo onú ilé yẹn pátá ó tún níjọ́ kejì mo fún un ó tún níjọ́ kẹta mo fún un nígbà tó níjọ́ kẹta bí mo ṣe rí àwọn mẹ́rin inú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbalẹ̀ nìyẹn ó tún di ní ọjọ́ kẹjọ mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbalẹ̀ nìyẹn bàbá ilé sami ìpè yín dájú o èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ mo ní gbàgbọ́ ní orí rẹ̀ gidi gan o ọlọ́run ní paṣẹ yìí jẹ́ ọlọ́run ní paṣẹ jẹ́ ẹ̀ ní fọwọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní fọyọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn tó ń kọ́ káàkiri ẹ máa kọ́ wa délé ológun láyọ̀ àtàlàáfíà
2: o.
0: ará mi olùfẹ́ mo gbàdúrà gbogbo yín pátá lẹ́lẹ́rìí ayọ̀ mo sọ fún yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní àlìmọ̀ṣọ́ ejigbo ìkọ̀tún ẹgbẹ́dá ìjẹgun ìjẹgẹmọ ìjẹdodo ẹ̀yin tẹ́ nídìí iṣẹ́ ọṣẹ àdúrà àánú yẹn òróró back to sender òróró àánú òróró àṣeyọrí àti iyọ̀ ẹ lọ sí abánájẹ road alabama bus stop kẹwa béèrè ilé bàbá oyèwọlé ní oyèwọlé street ẹ̀rí mbẹ́ god bless you ẹgbọ́n o ìsọjí ìdíròkọ lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí ejo iwa nbe te ba ti de diroko e le lo si iwaju ile oba oniko ni direko boda ago marun le pade nbere an pare ni ago mesan bakan na isoji ti lusada e mo gbagbe ara mi olufe iyen ma waye ni on the 26 osu kesan yi bi ta ti ma se gbogbo eyin ti e nbo lati atan eyin ti e nbo lati agbara nkankan te ba ti de lusada under bridge yen e so fa won yan pe e lo si primary school igboko primary school ibe le ti fe waye igboko community primary school iwaju ile oba street to wa waju ile oba yen le ma gbade be ago marun irole isoji ma bere a pari lago mesan bakan na a pe ororo enikan ororo kan enikan ororo kan lo fe ororo yen la pe ni igba mi gbudo yi pada sirire itan mi gbudo yi pada sirire e track e join wa lo di 26 bakan na ipade ti second friday e kan loshu ni friday keji loshu ni ori oke mole alaye te ba ti de ijotun junction e gba oko afo wole oko afo bus stop lagos badagry expressway ele lo si ijotun junction te ba de ijotun junction yen e bere church baba ni soji ojile street e ba ti wo ojile street yen e ti ri lokan ile keta ni si junction ijotun junction yen ori oke mole alaye wa nbe ago mesan isoji ma ni iso oru ma bere a pari ni ago meji idaji sare le to nbo yi ibe lati ma pin ororo ti osu kewa o ki everybody ke mura sile a pin ororo osu kewa nbe loruko jesu iwo ni anu kan iyen ni kokon ipade mushin e kan losu na ni second friday bet aro niyan so second friday yen iyen ma waye ni osu to nbo yi laaro ago meji aro si ago mejo te ba ti de onile gogoro bus stop ele lo si Idera Cinema Hall Tadeyo Street number 27 loruko Jesu iwo ni eri kan Wednesday to nbo mo nbo ni ilu ilogbo elegba te ba ti de iyana era bus stop ele lo ilogbo elegba town hall egbo ilogbo elegba town hall te ba ti de iyana ra ibe ni ojo mejo yen ounje mu ti so fun yin gbogbo eyin opo ateyin te ro je meta je a fe pe ounje fun eyin eniyan olorun loruko jesu dara fun te ba de iyana era bus stop ele lo si ilogbo elegba town hall yo dara fun yin o bakan na ni ojo tuesday ni suru lere e murale kajo pade nbe nibi ti gbegede fe gbina ti mimi fe mi anointing oil kan wa to nsisi agbara ni diroko nbi ti awon iranse olorun gbadura si lori oke baba olorun toba so ma gbe ororo yen wa lati wa anointing ni suru lere nbo ni suru lere fuja street community hall to wa nbe e ba ti de fuja street e ba ti de Randu Avenue Junction ele lo si Fuja Street ago mejo aro si ago mokanla ni pe ero ibani soro yi 0706717 0079 gbole ko si 0706717 0079 eyi te ni account number church lowo e fi ore sibe e si ri anugba loruko jesu account number yen ri bere lati 1200 soke bo ti se anu dide si o gbo account number yen 00699361 07 gbole kan si 00699361 07 access bank oruko to wa nbe light of the living church oruko mi ni woli rotimi ilesomi god bless you
4: igba irawo ko le mole to supa ade ori oki ojo teyekeye glow 99.1 fm

0: ìrìnàánú sẹ yìí wà ká ṣùgbọ́n òjò là ń ṣe kí ni o ìyẹn ni pé bí rìn bá pọ̀ kójò náà tún ṣe kí ni o kó tún ẹnìkan ṣàmì òjò ìbùkún ọ̀rọ̀ sórí rẹ̀ matthew tí òjò ọba ti rọ̀ tí rí ọba ti sẹ̀ matthew ayé èèyàn máa ń da sálẹ̀ ayé rí òní da sálẹ̀ àmì àkọ́kọ́ ó ní wípé kò ní sójò mọ́ àmì kejì ó ní pé irúgbìn ọmọ gbẹ tí irúgbìn bá ti ń gbẹ matthew tí irúgbìn bá ti ń gbẹ joel chapter 1 verse 10 to 12 kò sí àkókò mọ irúgbìn ọgbẹ àmì kẹta àwọn ẹran ọ̀sìn ọmọ sọfà matthew tá ẹran ọ̀sìn bá ti ń sọfà joel chapter 1 verse 18 ìyẹn ni pé wọn ò ní produce irúgbìn ò ní produce number 4 matthew tí ìyẹn bá ti dé ohun tó máa ṣẹlẹ̀ ni pé nǹkan oko bẹ̀rẹ̀ sí wọn lọ́jà ayé ò ní lè sanwó mọ́ fún nǹkan oko lọ́jà matthew tí ìyẹn bá ti dé kò ní sẹ́nì kankan tó lè tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ mọ́ ti kálukú oní ọmọ rán ẹnìkan ṣàmì ìyẹn ò ní mú ọ sàmì ìyẹn ò ní mú ọ ìyẹn ò ní mú ọ ìyẹn ò ní mú ọ ìyẹn ò ní mú ọ matthew mo lọ inú ilé kan lọdún kan wọn wá fẹ ṣe oúnjẹ fún mi wọn wá ní that is was around july oṣù keje wọn wá ní ẹ lọ ṣe oúnjẹ fún pastor o ẹ lọ mú nínú ẹran tá a pa ní december yẹn matthew ẹran december wọn àti ìjẹta ní july mo ní yé ìwọ ọlọrun láti december oṣù méje so possible sa àṣẹ yóò kàn mí náà matthew àkókò tí mò ń sọ yẹn ìyẹn mú mi ẹnìkan tẹwọ ìyẹn padà lẹyìn rẹ ìyẹn padà lẹyìn rẹ o rí yàn mọ o rí yàn mọ o rí yàn mọ àwọn nǹkan rẹ tó rí táwọn èèyàn ṣe ìwọ náà máa ṣe n tó wá nílò ni pé kò nílò jésù tó o bá ti lè fàyè rẹ lẹ fún jésù jẹ jésù ó lù ọ wọn nǹkan sà inú ọrọ ọlọrun tẹmí bá pàdé ó ní àwọn ọmọ kẹnìún àní máa ń ṣaláìní ebi máa ń pa wọn ṣùgbọn àtó bá jẹ tolúwa wọn ò ní ṣaláìní ohun tó dára látòní lọ ayé rí ọ dára gbogbo ẹyin ọmọ ọlọrun pátá ní àárọ yìí mo fi ọlọrun bẹ yín ẹgbẹ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbogbo mẹta àbọ lóru ẹ gbọ dáadáa o ní ọgànjọ òru agbogbo mẹta àbọ lórí no more war prayer mountain ní ọgànjọ òru agbogbo mẹta àbọ sí agbogbo márùn àbọ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹlì bẹẹ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọwọ lẹyìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ jáde lọ fún iṣẹ ẹni tí ọ̀nà dímọ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ lọ gba ẹtọ kan lọwọ àwọn èèyàn kan àbò fẹ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ mọ pé nípa ìgbàgbọ àánú tẹlé ọrọ mi lẹyìn yóò dára fún yín matthew ìparí oṣù yìí n ní òru àkọ́bí àbí bẹ́ẹ̀ kọ́ yóò dára fún ọ ayé kan tó wáyé ó ra ànúgbà no
1: more war jesus

0: méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí. Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn. Ìpele ìkejì la ó ti máa kán lu agbódo ìfẹ́. Gbà ya fọkàn gbọ̀kọ̀ fàyà. That is
1: máa ṣe kí
0: ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí. Fún ìbéèrè ẹ pè wá sí 08035632F82. Today's own with Ọ̀làlójú. Ẹ máa bọ̀.
2: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì di ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 08054234466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.
3: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
4: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
3: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chuchi K.
4: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
5: A ó tún fi àwọn orin ìfẹ́
4: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
6: Ojo ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
7: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
3: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chuchi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chuchi K.
4: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
8: Ìfẹ́ làkọjá òfin o.
4: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kan ní Globe 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí, ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

Ohun ojúrílẹ̀ tó amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkànnì Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ máa

0: omo re oni didakuda igi opo to gbe lojiji aye akobi wo ni gbe lojiji omi mara koro aye akobi wo ni koro judas sise ni waju olore akobi wo ni sise o le apa turi anugba bo ti ukori ron ko je gbogbo a ma ri anugba pepe ran oni ja o akobi wo ni gbogbo re fe lomira oruko jesus ko gbe odide o mama o baba wa duro gbe re re yi o olorun ma bukun o orisu ibuku gbogbo ti je ledumo re loruko jesus yo ran aye yin lowo inu owo leti ma mo wo jesus oluwa wa mama baba ki lo jele nu so je agege gan
1: oluwa ni ki n da lokowo
2: christi
1: o ti to akoko to ma gbadun jesus
2: jesus christi
1: ise wo le nse
3: aru ni mo npa
1: ki le wa ye
3: ala ala ala
1: ibo la ti n gbaru
3: abatio abatio abatio abatio
1: o ke ma n ba won yan pe eran sori jesus igba o la ti sa lo baru
3: ah o ti le 25 years
1: ah
2: 25 years
1: gbogbo eyin te reru kiri lati eni lo e reru mo
3: olawo se o
1: se gbogbo ara abati otan ba ri yin bayi won da yin mo
3: o da mi mo o iya tu wa idi lati lo si
1: o wa pele yin lori jesus
3: olawo
1: e reru mo
3: ami o ami
1: jesus laju laju mo nbo se ti run te fe lo mata
2: ah hallelujah
1: se ori gbogbo ani to reru loju e o si nbo wa ara ja lowe
2: amen
1: isu da isu ye ba ni ko jade mama oya oya yo si ku isu si o ka we lo kan se be isu tu si ku ti ma ko fun lo ma ta su lo ma ta gari o reru mo
2: iya oni su re o iya ra gege iya oni su
1: iya ki se iya la baru la te ri lo
2: lai lai
1: o mama je iya oni su
2: eh
1: o ba n gbe iya oni gari
2: Story.
1: Story. Story.
2: Story.
1: Story. Story.
2: Story. Story.
1: Story. Story. Story. Story.
2: Story. Story.
1: Story. Story. Story. Story. Story. Story. Story.
3: Story. Story. Story. Story. Story. Story. Story. Story. Story. Story. Ma fulesh eni lorun ah olohun o se
1: ala gbaru mo
3: ami o se
1: tori mo si ma fa e lowo
3: ah o se o ye mi ni ru eleyi ni o surprise mi a fi ki sise sise sise ah olohun o se o olohun lo ma ba mi so yin lesson ah olohun o se mi ah o se o mi te mo kan ti ma so mo
1: e mo te ma so mo
3: àwọn ṣe o
1: ẹni kó láàdù báyìí
3: bàbá láàbí àbọ̀ ṣeun ó ṣe okọ ó ṣe wọn jíjì
1: fún èló lẹni lákàntì
3: mi lákàntì ọ̀nà fún mi
1: lákàntì
3: mi o
1: mọ́ mi ẹ̀ fún mi ní báàgì mi
3: ẹ̀ ó kọjá òye mi o
1: màmá ẹ̀ ti tó jọ́jọ́ ẹgbẹ́ 50,000. kọjá ní abatí ọtí bá rẹrù lórí ẹ
3: tí ó mọ o mi rẹrù kú mọ ẹ ṣe o
1: wọn ga tẹ kọkọ jẹsu
3: ṣé mi mọ ní gbogbo ẹlẹ
1: ẹni náà ni
2: ọlọrun yìí lẹ ní
3: ọlọrun ṣe yé mi gbàdúrà lásán mo ti wúkọ wúkọ bẹẹ mo ti tutọ sílẹ títí títí oríire láti jẹun oríire ni o ọlọrun ṣe
1: ọmọ mi fẹ fún ẹ lówó ó ní kó gba 10,000. wa lọ kó iṣu àti gàrí ẹ kó kó sọkalẹ.
0: Bàbá Lábí Yamọ yóò máa mínísítà ní CAC Pastors Conference ní alẹ́ ọ̀la. Ìṣọ́ òru ni ní alẹ́ ọ̀la. Anytime láti dúẹ̀ fòru ni mo máa ma gbàdúrà fún àwọn abiyamọ. Lábẹ́ olùgbàlejò President CAC, bàbá wa nínú Olúwa Henry Ojo, ó wà ní Ọ̀yọ́ State tàbí Ọ̀tún State pàdé mi ní òru ọ̀la. Tó bá ti ń bọ̀ omi àdúrà ní kò gbé dání. A máa fi ìpè Ọlọ́run Babalọla rán agbára sínú rẹ̀. Tó bá ti dé kiri ní Ọ̀tún State, bèrè alájẹpẹ́ níbi tó ti ń ṣe CAC Conference. Buhari rẹ̀ gbà. Ọrẹ àkọ́bí ni gbogbo ènìyàn máa dá jákèjádò lónìí. Olùfẹ́ mo fẹ́ kó ṣe ọrẹ ní pàtàkì torí àkọ́bí rẹ tí wọ́n ní àbájá àkọ́bí kò fi tẹ̀ ránṣẹ́. Ó yá ẹ̀yìn àkọ́bí ẹ lọ́gòkè láyé. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ ní dìgbẹ̀wù dání o. Orísun owó àkọ́bí yẹ́ ní gbẹ láéláé. Gẹ́gẹ́ bí ìṣèwẹ́ májà gbàgbé àpàdé nílùú Ìfọ̀lọ́la o. Mo sì ní òróró tí mo pínkù ní agẹ́gẹ́ mò ń bá yí gbé ti yín bọ̀ ní àárọ̀ la. Bẹ́ẹ̀ náà ni omi Jericho tí wọ́n fi òkúta Bethlehem

0: inú rẹ̀. Bọ́ọ̀lẹ̀ ní bọ́sùbọ́sọ̀ tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀ bí ẹsọ fún ọlọ́kadà kágbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ẹ̀yin àkọ́bí mo tún kí yín kú oríire nítorí àdúrà àti tòní. Ìyọkùn tún di àárọ̀ la lórí afẹ́fẹ́. Kọ́lọ́run má kú àtúrí o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
1: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ́bọ jẹ mọ́.
2: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀kí òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Akure
3: for every dish a winning recipe, for every drink a star formula, for every moment enjoyed happiness is in the picture. When 99.1 FM comes on, everywhere glow.

rọ́pọ̀ nínú àwọn ìwé ìròyìn ìtàjọ wádìí ètò lónìí ọ̀rọ̀ pọ̀ gidigidi lójúwé ìròyìn pọ́ǹchì ìwé ìròyìn daily post the hope daily trust ìwé ìròyìn vangard the nation leadership pm news ìwé ìròyìn the guardian àti gbogbo ìwé ìròyìn léyìí tí ń jáde ní tèbútòrò ilẹ̀ nàìjíríà ni a ti mọ̀mọ́ ìròyìn wá fún yín lójúmọ́ òní lẹ́ẹ̀kan sí o ẹ kábọ̀ sórí ètò ọ̀rọ̀ pọ̀ lójúmọ́ òní kí kọ́kọ́ mú àwọn kókó ìròyìn tí ń bẹ níwájú mi wá kó tó di pé a mọ̀ ka àwọn ìròyìn ọ̀hún sétí ìgbọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́ látàrí bí ààrẹ Bọ́lá Tinubu kò ti sí ní Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí níbi tí ó ti ń ṣe ààyè ìsinmi ọlọ́dọọdún rẹ̀ àwọn ọmọ Nàìjíríà náà ni wọ́n ti ń béèrè ìbéèrè pé ta ni ó fa àkóso ìjọba lé lọ́wọ́ ọgbà bẹ́ẹ̀ iná ni àpábíò náà mọ̀ sọ̀rọ̀ ó ní bá a bá wo iléeṣẹ́ ààrẹ dáadáa kò sí àlàfo kan bí ti ń wò mọ́ àti pẹ̀lú pé kò tiẹ̀ dàbí ẹni pé ààrẹ Bọ́lá Tinubu kò sí ní Nàìjíríà lọ́wọ́ tá à ń wí yìí lórí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ léyìí tí ilégbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ yìí ti gbé àbádòfin rẹ̀ ṣọwọ́ káàkiri àwọn ilégbìmọ̀ asòfin mẹ́rẹ̀ẹ́rìndínlógójì ti ń bẹ ní ilẹ̀ nàìjíríà wọ́n níjọba ìpínlẹ̀ ọ̀sùn iná ni ẹni àkọ́kọ́ àti ìpínlẹ̀ àkọ́kọ́ tí wọ́n ti buwọ́lu ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ nílẹ̀ yìí láti ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọba àpapọ̀ iná ni kò fi owó tó tó bílíọ̀nù 50 sílẹ̀ láti lè ṣe pápákọ̀ òfurufú ti ń bẹ nílùú ìbàdàn ta ló wí bẹ́ẹ̀ lójúmọ́ òní àmọ̀já yín sí nígbà tá a bá débẹ̀ lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo bẹntiró iná ni kwakwanso ti ń jẹ́ kó di mọ̀ pé níwọ̀n ìgbà tí òun àti peter obi bade orí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc ó ní ìjọba wọn ò lẹ́gbẹ́ òṣèlú ndc ọ̀hún iná ni yóò dá owó orí ìrànwọ́ epo bẹntiró padà ṣùgbọ́n lọ́nà àrà míì iná ni wọn ó gbégbà

ìjọba àpapọ̀ ló ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ báyìí léyìí tí yóò mọ tọpinpin ìpapòdà àwọn awakùsà láwọn tí wọ́n ti gbẹ́mí mi sákàtà àjọ NSCDC nípínlẹ̀ Niger láwọn 37. Ìjọba ìpínlẹ̀ Anambra ló mọ̀ tí ń pe Peter Obi níjà báyìí pé bó bá ṣùọ̀ fún ọ bó bá dá olójú dáadáa pé ó jẹ́ gbèsè sí ìpínlẹ̀ Anambra. Níṣe ni kó ya juwọ́lẹ̀ báyìí kó ní ó díje du ipò ààrẹ mọ́ EU lọ́dún 2027. Akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà ní ìpele àṣekágbá ní fásitì ìpínlẹ̀ Taraba ni wọ́n mọ̀ tí ń bẹ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Ìyún Agbo Kéfàsì pé dákúndábọ̀ gómìnà wà dáàbòbò ọjọ́ ọ̀la wa ò ìfìdímọ́lẹ̀ àwọn olùkọ́ wa ti tó gẹ àlè faramọ́ mọ́. Lẹ́yìn oṣù mẹ́ta tí ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC Babajide Lawal ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC báyìí kódà ti lòtìfọn ni wọ́n fi kí i káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú NDC.

ojúwéròyìn punch náà ni mo tún kán lò báyìí pẹ̀lú bí ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí ti ń gbèrò láti dá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ tí ó sì ti gbé àbádòfin léyìí tí wọ́n mọ̀ fi ṣègbè lẹ́yìn ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ṣọwọ́ sẹ́wọ̀n ilégbìmọ̀ aṣòfin káàkiri ilẹ̀ Nàìjíríà láwọn mẹ́rẹ̀ẹ́rìndínlógójì wọ́n ní ilégbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ọjọ́ ìṣẹ́gun iná ló ti jẹ́ ilégbìmọ̀ aṣòfin àkọ́kọ́ léyìí tí yóò kọbuwọ́lu àtúnṣe sí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún àlàyé yìí iná ni ó wáyé ò lẹ́yìn ìgbà tí ilégbìmọ̀ aṣòfin ọ̀hún ti fi àwọn àbádòfin kan ọ̀hún ṣọwọ́ sí ilégbìmọ̀ aṣòfin káàkiri àwọn ìpínlẹ̀ nílẹ̀ Nàìjíríà fún àgbéyẹ̀wò àti ìbuwọ́lù nínú àtẹ̀jáde kan láti ọwọ́ akọ̀wé ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ Kamoru Ogunlànà ni ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ìlú Abuja ti jẹ́ kó di mọ̀ pé ṣé rí èyí táwọn ọmọ Nàìjíríà kan sọ pé níṣe ni òun ti gbé gbogbo àbádòfin ilẹ̀ yìí ṣọwọ́ sáwọn ilégbìmọ̀ aṣòfin ti bẹ nílẹ̀ Nàìjíríà láti mọ buwọ́lù ní kò rí bẹ́ẹ̀ o ó ní èyí tí wọ́n mọ fi ṣe ìdásílẹ̀ iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ nìkan iná ni òun ti gbé ṣọwọ́ lẹ́yìn ò rẹyìn wọ́n wá ní láàrin àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì ti bẹ ní Nàìjíríà ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan iná ni ilégbìmọ̀ aṣòfin rẹ̀ báyìí tí ó ti kọ́ṣe àgbéyẹ̀wò bí wọ́n ti mọ̀ dá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sílẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ti faramọ́ bíkọ́mọ̀ gohan sọ òun pé òun bẹ lẹ́yìn ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ méjèèjì ti bẹ nílùú Abuja punch lẹ́tìkà níbẹ̀ gan ni mo ti mú wá fún yín lójúmọ́ òní

bóyá ẹ jẹ́ ká lọ báyìí sojúwérò yin pm news pẹ̀lú bí ìpolongo ìbò ti ń tẹ̀síwájú àti bí ètò ìdìbò ti ọdún 2027 ti ń kanlẹ̀kùn ẹni tó jẹ́ ọmọye sí igbákejì ààrẹ lẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc eyun rabiu kwakwanso ti jẹ́ kó di mọ̀ pé bí òun pẹ̀lú peter obi bá dorí àlééfà gẹ́gẹ́ bí adarí ilẹ̀ yìí lẹgbẹ́ òṣèlú ndc ó ní ìjọba wọn ò ni yóò padà ṣe àfihàn owó ìrànwọ́ orí epo ṣùgbọ́n lọ́nà ara mi iná ni wọ́n gbé ọ̀rọ̀ wọn gbà gómìnà ìpínlẹ̀ kano tó tún jẹ́ ọmọye sípò igbákejì ààrẹ lẹgbẹ́ òṣèlú ndc kwakwanso ló ti bẹnu àtẹ́lu bí ààrẹ bọ́lá tinubu ti yọ owó ìrànwọ́ orí epo bẹntiró fókì tó sì ń júwe ìpinnu ọ̀hún gẹ́gẹ́ bí àṣìṣe ńláńlá léyìí tó ti kó nàìjíríà sínú jọ̀gọ̀dí ètò ọrọ̀ ajé léyìí tó wà ní lọ́lọ́ yìí kwakwanso náà ni ó sọ̀rọ̀ yìí nígbà tí ń kópa o níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan pẹ̀lú bí wọ́n ti ń tẹ̀síwájú láti mọ polongo ìbò ṣáájú ètò ìdìbò ti ọdún 2027 gẹ́gẹ́ bí ti kwakwanso sọ ó ní ìpinnu tinubu láti lè yọ owó ìrànwọ́ orí epo ní ọjọ́ àkọ́kọ́ tí ó dé sí orí àlééfà ilẹ̀ yìí ló mọ̀ tí ń fa àtúbọ̀tán ńláńlá fún àwọn ọmọ nàìjíríà nípa ètò ọrọ̀ ajé léyìí títí mẹ́hẹ̀ ó ní bí ẹgbẹ́ òṣèlú ndc bá jáwé olúborí nínú ètò ìdìbò ti ọdún 2027 ó ní wọn ó ṣeré padà lórí èyí tí ààrẹ tinubu ti kọ́kọ́ kéde ṣáájú àti pẹ̀lú pé kéékù ṣe pé wọ́n fẹ́ dá owó ìrànwọ́ orí epo ọ̀hún padà gan nísàn-án ó ní ṣùgbọ́n ọ̀nà ara míì báyìí ní èyí tí àwọn ti ní lọ́kàn tí wọn ò tí ì fẹ́ bẹ́ fáwọn ọmọ nàìjíríà ni wọ́n mọ̀ fi ṣe bẹ́ẹ̀ mọ̀ mú owó ìrànwọ́ orí epo bẹntiró padà ní ìwòye láti lè mú àdínkù bá iye owó epo bẹntiró fáwọn ọmọ nàìjíríà pm news ń lẹ́tìka níbẹ̀ gan-an ni mo ti mú wá fún yín

leadership náà ni mo tún gbámú báyìí láti ìpínlẹ̀ Anambra pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Anambra ọ̀hún ti ń pe Peter Obi níjà láti juwọ́lẹ̀ lórí bí ó ti ń díjedu ipò ààrẹ látàrí àwọn ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n fi kàn án. Ìjọba ìpínlẹ̀ Anambra ló mọ̀ ti pe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún Peter Obi níjà pé kí ó juwọ́lẹ̀ nínú bí ó ti ń díjedu ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NDC lọ́dún 2027 tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún sì fẹ̀sùn kan Peter Obi pé iṣẹ́ náà ni ó ti yàbàrá kúrò nínú ìlérí tó ṣe o lórí gbèsè tí ó jẹ sí ìpínlẹ̀ ọ̀hún àti bí ó ti ń san àti bí ó ti ní òun mọ̀ san owó oṣù àwọn òṣìṣẹ́ lákòókò nínú àtẹ̀jáde kan lánàá ọjọ́ ìṣẹ́gun ìní ẹni tó jẹ́ abẹ́ṣẹ́káwọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ ìròyìn náà nímọ̀ ti ń sọ̀rọ̀ pé nígbà wo gan ìní Peter Obi yóò tó juwọ́lẹ̀ pé òun ò dújò di ipò ààrẹ mọ́ látàrí àwọn ẹ̀sùn lẹ́yìn tí wọ́n fi kàn án bẹ́ẹ̀ ò bá gbàgbé ìjọba ìpínlẹ̀ ọ̀hún iná nímọ̀ ran Peter Obi létí o pé Peter Obi ló ti kọ́kọ́ ṣe ìlérí ṣáájú pé níwọ̀n ìgbà tí wọ́n bá rí i pé òun kó ìpínlẹ̀ Anambra sínú gbèsè iná ni òun ò mọ̀ juwọ́lẹ̀ nínú bí ó ti ń díjedu ipò ààrẹ wọ́n ní bẹ́ẹ̀ ò bá sì gbàgbé láti nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ti ń ka àwọn ẹ̀sùn sẹ́sẹ̀ Peter Obi pé nígbà tí ń bẹ lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ó ní pé gbogbo bí ìjọba ìpínlẹ̀ ọ̀hún wá rí i dájú pé lóòótọ́ iná ni kò san owó oṣù àwọn òṣìṣẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ àti pẹ̀lú pé ó jẹ ọ̀pọ̀lọpọ̀ gbèsè Peter Obi sì ń sọ pé òun ò jẹ gbèsè ìjọba ìpínlẹ̀ ọ̀hún sọ pé gbèsè tó jẹ pé bí wọ́n bá tì í sókun lẹ́ẹ̀kan ṣoṣo pé kò ní tì í lọ gbogbo eléyìí iná ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún fi wá sọ pé kí Peter Obi kò mọ̀ juwọ́lẹ̀ lórí pé à ń díje du ipò ààrẹ lọ́dún 2027 látàrí bí kò ti mú ìlérí tó ṣe bí kò ti mú ṣe leadership ni wọ́n kọ́ sí níbẹ̀ gan ilẹ̀ ti kà á lójúmọ́ òní.

lójúwòrò yin daily post iná ni ẹnìkan mọ̀ ti sọ̀rọ̀ lórí orúkọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pé níṣẹ́ ni ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ń ṣe iṣẹ́ báyìí lábẹ́lẹ̀ láti mọ kéde owó oṣù àwọn òṣìṣẹ́ léyìí tó kéré jù ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni ìròyìn sọ pé ó ti ṣiṣẹ́ báyìí láti mọ kéde owó oṣù tó kéré jù káàkiri fáwọn òṣìṣẹ́ o láti lè gbé ẹrù wọn fún yẹ nípa ti ìṣòro léyìí tí wọ́n kojú látàrí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ti mí lògbòlògbò ní pàtàkì fáwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún àjọ tí mójútó iṣẹ́ àti ìgbaniṣẹ́ nílẹ̀ yìí ọ̀mọ̀wé Camille Sore tirẹ̀ náà ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun nílùú Abuja nígbà tí ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ Camille yìí náà ní fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ń bá àwọn ẹni ọ̀rọ̀ kan fikùn lukùn lórí bí wọ́n ti mọ kéde àkókò báyìí pàtàkì tí wọ́n mọ kéde owó oṣù tó kéré jù ó ní wọn tí mú ọjọ́ náà pé ṣùgbọ́n bó bá tó àkókò fẹ́ẹ̀ mọ Nàìjíríà láti mọ gbọ́ ìpinnu ìjọba lórí owó oṣù tó kéré jù wọn ni ẹ mọ gbọ́ daily post ni wọ́n kọ sí níbẹ̀ gan ni mo ti mú wá fún yín lójúmọ́ òní Oya báyìí lójú wérò ní pọ́ǹchì wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta tí Babatunde Lawal tí ó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ní ó ti kangara rẹ̀ báyìí àfiwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú NDC ẹni tó jẹ́ akọ̀wé síjọba àpapọ̀ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Babatunde Lawal ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC lẹ́yìn oṣù mẹ́ta tí ó kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress Eyun ADC lẹ́yìn ẹ̀sùn tí ó fi ń kàn pé níṣe ni wọ́n ti ṣe màgòmágó níbi ètò ìdìbò kò mẹ́sọ̀yọ̀ sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ADC ọ̀hún lánàá ọjọ́ ìṣẹ́gun nílùú Abuja ni Lawal ọ̀hún mọ̀ kéde pé òun mọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC o bí wọ́n bá rí òun báyìí kí wọ́n ti mọ̀ pé ẹgbẹ́ òṣèlú NDC iná ni òun bá tò torí pé òun fẹ́ ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ òye sí ipò ààrẹ àti igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ọ̀hún eyín Peter Obi àti Rabiu Kwakwanso nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 nígbà tí ń sọ̀rọ̀ pé níṣe náà ni wọ́n ti gba òun wọlé báyìí sí inú ẹgbẹ́ òṣèlú NDC o Babatunde Lawal ó mọ̀ jẹ́ kò dìímọ̀ pé èyí tí ó kọ èyí tí ń kan Peter Obi dáadáa lọ́wọ́ ta wà yìí àti Kwakwanso náà ni Aisabo ebi ọ̀pàgbà fọmẹ́kẹ́ àti àwọn nǹkan mìíràn léyìí tí ilẹ̀ Nàìjíríà ti ń kojú pé ìdí abájọ gan nìyí tí òun fi ń ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú NDC lọ́wọ́ ta wà yìí pọ́ǹchì ńlẹ́ ti ṣẹ̀rí rẹ̀ lójúmọ́ òní.

ẹ̀tẹ̀ ló wà lókè tíntẹ́ ipò kíní ni wọ́n wà pẹ̀lú àmì mẹ́sàn-án nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin farao fc ń gọ́ o ipò kejì ni wọ́n jòkó sí nígbà tí canopy plaza àwọn maime sugida ipò kẹta ni wọ́n wà onílé ni wọ́n ń pè bẹ́ẹ̀ yún lady hausa ipò kẹta ni wọ́n wà nítorí pé àmì méje ni wọ́n ní rivers united ipò kẹrin náà ni wọ́n jòkó sí rangers international ní ipò karùn-ún plateau united ní ipò kẹfà ranger bees ní ipò keje nígbà tí bendel insurance ń jòkó sí ipò kẹjọ ikorodu city pẹ̀lú àmì márùn-ún ikorodu ọ̀gá ipò kẹsàn-án làwọn ti ń gbatẹ́gùn tiwọn nígbà tí abia warriors àwọn jòkó sí ipò kẹwàá lọ́wọ́ ìsàlẹ̀ ó ti ń pọ́n rẹ́súrẹ́sú lápá tibẹ̀ níbẹ̀ láti rí warri wolves inter lagos kun khalifa àti ẹyìnbà ẹgbọ́ o kí ní ṣẹlẹ̀ sí ẹyìnbà ní sáà tá a wà yìí nítorí pé papilo kanu kanu ń wákó ó sọ nǹkan kan ó ti ń ké sí àwọn alátìlẹyìn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ẹyìnbà láti fọkànbalẹ̀ oníṣẹ́ rẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta wọn tí ì mú àmì kankan ó léléyìí ò ní bí ewu débo tí wù ú mọ́ o ó ní káwọn olólùfẹ́ lọ́rẹ̀ fọkànbalẹ̀ wọ́n fẹ̀dọ̀ lórí òróró ó ní emmanuel dutch de cook kí ní ń sè gan lápá tibẹ̀ ṣé kò ti máa jóná báyìí lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta wọn tí ì mú àmì kan ṣoṣo ó dá ṣọmọ orílẹ̀-èdè cameroon yìí tó jẹ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ yimba ṣé ó ṣe wọn lóore àbí bẹ́ẹ̀ kọ́ àti farabalẹ̀ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sí people's elephant ìyẹn gbé agbábọ́ọ̀lù yimba ṣọ́n máa lọ rè é fìdí rẹmi ni àbí wọ́n máa tẹ̀síwọ́ iwájú ó dá bákòókò bá ti tó àmọ́ inú odó tó máa dọ̀rùn lásì nínú ìdíje tí npfl ìyẹn fẹ́ gbé agbábọ́ọ̀lù yimba

igbákejì ààrẹ Shettima ni yóò bá àwọn adarí òde àgbáyé sọ̀rọ̀ níbi ìpàdé gíga ti àjọ ìṣọ̀kan àgbáyé lọ́la. Àjọ alówólódù lágbàáyé IMF ló ti rọ ilẹ̀ United Kingdom àti ilẹ̀ America láti mú àdínkù dé bá bí wọ́n ti ń ya owó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ààrẹ Trump ti dúnkokò láti ṣe bẹ́ẹ̀ run ilẹ̀ Iran pátápátá pẹ̀lú bí àdéhùn láàrin wọn ti ń tẹ̀síwájú àròyìn kẹ́dúró pẹ̀lú wa o. Ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa, ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ní ìròyìn sọ pé yóò mọ ṣe bẹ́ẹ̀ mọ ṣàfihàn ipò tí ilẹ̀ Nàìjíríà dì mú lórí àtúntò lóde àgbáyé àti àwọn ọ̀rọ̀ míì tó ṣe gbòógì níbi ìpàdé gíga ti àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin léyìí ti ń lọ lọ́wọ́ nílẹ̀ New York ní Amẹ́ríkà. Shettima ní ìṣojú ààrẹ Bola Tinubu níbi ìpàdé ọ̀hún tí ó sì ti kọ́wọ́rí ìpè láwọn aṣojú ilẹ̀ yìí lọ síbi ìpàdé náà tí ìrètí sì wà pé yóò lo àǹfààní yìí láti lè ṣàfihàn ohun tó jẹ ààrẹ Bola Tinubu lọ́kàn jùlọ nípa ìdàgbàsókè tó gbọngbọn, àlàáfíà àti ètò ààbò tó fi mọ́ àyípadà ojú ọjọ́ àti bí yóò ti mọ pẹ̀ kẹ́lu ìpín dọ́gbandọ́gba nípa ètò ọrọ̀ ajé àgbáyé. Àjọ tí ń ṣàmójútó àjàkálẹ̀ àrùn ní Nàìjíríà NCDC ló ti jẹ́ kó dìímọ̀ pé àwọn arìnrìn-àjò tí wọ́n ń bọ̀ láti orílẹ̀-èdè tí àrùn ẹ̀bólà fìdí pagbá sí iná ni yóò nílò kí wọ́n mọ tọwọ́ bọ̀wé láti lè ṣàfihàn bí ti ètò ìlera wọn dé lára akitiyan láti lè pagidínà kíkó àrùn ọ̀hún wọ ilẹ̀ yìí. Àjọ NCDC ló sọ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lánàá pẹ̀lú bí àrùn ẹ̀bólà ti búrẹ́kẹ̀ lórílẹ̀-èdè olómìnira Congo. Àmọ̀ràn yìí náà níbẹ̀ nínú àtẹ̀jáde láti ọwọ́ ẹni tó jẹ́ adarí àgbà àjọ NCDC Jide Idris níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ pé ìpinnu yìí náà ni kò ṣẹ̀yìn ṣíṣe àyẹ̀wò léyìí tí wọ́n mọ̀ ṣe lára àwọn arìnrìn-àjò tó sì tún jẹ́ kó di mímọ̀ pé èyí náà ni kò ní ṣe pẹ̀lú àwọn arìnrìn-àjò tí bá ń ti orí orílẹ̀-èdè míì wá, ní pàtàkì àwọn orílẹ̀-èdè tí kò ti sí àrùn ẹ̀bólà. Nípa àrùn ẹ̀bólà ọ̀hún nílùú Kisangani níbi tí ó jẹ́ pé ètò ìlera tí ó ti kéré jùlọ nílẹ̀ Congo ni àwọn tí wọ́n jẹ́ ikọ̀ olùdóòlà àwọn tí ó ti lùgbàdì àrùn ẹ̀bólà ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n ní ìpèníjà nípa ti ìgbọ́ràn lọ́sẹ̀ tá a wà yìí láti lè ṣe ìtanijí fún wọn nípa àwọn àmì àti ibi tí àrùn ẹ̀bólà di dúró. Dókítà kan tórúkọ rẹ̀ ń jẹ́ Glory Cesar náà ni ó jẹ́ kó dìímọ̀ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá ni àrùn ẹ̀bólà yìí ti mọ́ ń wọ́pọ̀ jù látàrí bí wọn kò ti ní ìtanijí tó péye. Ó jẹ́ kó dìímọ̀ pé lára àwọn nǹkan tí wọ́n mọ́ ń súyọ látàrí àrùn ẹ̀bólà ni èébì, ibà àti kí èèyàn mọ pọ ẹ̀jẹ̀ pẹ̀lú àfikún pé àwọn èèyàn nílò láti mọ dáàbòbò ara wọn nípa kíkí ara wọn láì fọwọ́ kanra kí wọ́n sì mọ fọ ọwọ́ wọn lóòrèkóòrè kí wọ́n tún mọ lo aṣọ ìbòmú. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá kan ní ilẹ̀ South Africa ló ti fojú hàn nílẹ̀ ẹjọ́ lánàá lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ léyìí tó tún tẹ́npẹlẹ mọ́ ìfìyàjẹ akọ àti abo lórílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú bí ìdá kan nínú àwọn obìnrin nínú mẹ́ta ti ń lùgbàdì ìfìyàjẹni àti ìwà ipá lásìkò tí a wà yìí. Àwọn aláṣẹ jẹ́ kó di mímọ̀ pé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún torúkọ rẹ̀ jẹ́ Shadrack Sibiya ni wọ́n ti fọwọ́ òsì júwe lé fún gẹ́gẹ́ bí igbákejì kọmíṣánná àpapọ̀ lórílẹ̀-èdè ọ̀hún lẹni tí wọ́n fẹ̀sùn kàn pé níṣe ni ó bà tí ń tẹ́lẹ̀ ọmọdébìnrin ẹni ọdún 16 ní ogún kan láàrin oṣù keje sí ìkẹjọ ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀ sì ni ó fi gẹ̀ẹ́tì lára màjèṣẹ́ kan ní ọdún 18 ní ilé ìtura kan ní Johannesburg. Ìfòfinbẹ̀rẹ̀ yìí náà ni kò ṣẹ́yìn bí àwọn aláṣẹ ti ń kojú ìṣòro lórí ìwà ipá akọ àti abo lẹ́yìn ìgbà tí ìròyìn sọ pé wọ́n rí òkú àwọn obìnrin mẹ́sàn-án ní ẹkùn ìlà oòrùn Johannesburg láàrin oṣù méjì. Ní báyìí àjọ alówólódù lágbàáyé

IMF ló ti ṣèkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè tí wọ́n ti làmìlaka tó fi mọ́ ilẹ̀ United Kingdom àti ilẹ̀ America láti mú àdínkù dé bá bí wọ́n ti ń ya owó kí gbèsè ti ń bẹ lọ́rùn wọn kí ó sì jẹun rodo. Ẹni tí ó jẹ́ adarí àjọ IMF ọ̀hún, Kristalina Georgieva, ló sọ pé ètò ọrọ̀ ajé lágbàáyé iná ni gbèsè rẹ̀ ti ń pọ̀ sí, ṣùgbọ́n tí àwọn ìjọba kò sì wá nǹkan kan ṣe sí láti lè mú àdínkù bá. Georgieva sọ pé ìkìlọ̀ yìí náà ni ó ṣe pàtàkì pẹ̀lú bí àwọn ìjọba ti ń ya owó léyìí tí ó ti mú kí ìpèsè epo rọ̀bì kí ó mọ̀ dínkù tó sì ti mú kí iye àwọn owó ọjà kó máa gbẹnu sókè. Ìròyìn àgbáyé lẹ́ń tẹ́tí sí láti kọ́ ni Glow 99.1 FM Ìjẹ́pọ̀ State Àkúrẹ́ bá bá padà dé lámọ̀tẹ̀síwájú ẹ mọ̀ yìí kúrò à ń padà bọ̀. Ṣẹ̀wẹ̀ káàbọ̀ padà sí yàrá ìròyìn nìkànnì Glow 99.1 FM Ìjẹ́pọ̀ State Àkúrẹ́ ẹ lè bá wa dọ́rẹ̀ ẹ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ wọn wọ̀nyí www.glowfmradio.com lójú òpó X wa Glow 91 FM lójú òpó Facebook wa Glow 99.1 FM Àkúrẹ́ Instagram Glow 91 FM lójú òpó YouTube wa Glow FM Nigeria. Bákan náà lè gba ìtàkùn òpó Glow FM lórí ẹ̀ka ìpàtẹ ìtàkùn sí Google Play Store tàbí kẹgbọ́ wa lórí ẹ̀rọ Radio Garden. Níbikíbi tẹ bá wà lóde àgbáyé ẹ tún lè fi ìròyìn ṣọwọ́ sí yàrá ìkóròyìnjọ wa lórí àwọn nọ́mbà yìí 0704-700-1991 tàbí 0805-333-5045. Ìròyìn wa tọ̀sán òní ìǹtẹ̀ẹ̀sọ wájú. Lánàá ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ṣèkìlọ̀ pé òun lè ṣe bẹ́ẹ̀ pa ilẹ̀ Iran run níwọ̀n ìgbà tí kò bá ti sí àdéhùn láti fi òpin sí ogun tí ń bẹ nílẹ̀, ṣùgbọ́n tí ó tún mú àmọ̀ràn wá lórí àdéhùn kógun ìsinmi níbi tí wọ́n ti ń pẹ̀kẹ́lu ọ̀rọ̀ yìí níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé. Lánàá iná ni Trump tí ó ṣe ìkìlọ̀ yìí níbi tí àwọn iléeṣẹ́ ológun ilẹ̀ Iran náà ti ń fipátari ọ̀rọ̀ tí ààrẹ Trump sọ gẹ́gẹ́ bí ó ti ń júwe rẹ̀ bí èyí tó lọ́wọ́ òṣèlú nínú pẹ̀lú bí wọ́n ti ń jẹ́ kó dimọ̀ pé àwọn náà ti gbaradì báyìí láti mọ rúná sí bí wọ́n ti mọ korojú sí àwọn tí ó bá jẹ́ aninilára. Ẹ̀wẹ̀ ìfikùnlukùn náà ló ti ń tẹ̀síwájú lórí àtimú òpíndẹ́bá ogun ọlọ́sẹ̀ olóṣù méje léyìí tó ti bẹ̀rẹ̀ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel léyìí tí wọ́n fi ń ṣe àkọlù sí àwọn apá ibìkan nílẹ̀ Iran. Wàyí o, ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún kan náà Donald Trump náà ni ìròyìn sọ pé ó ti tọ́ bọ ìwé àdéhùn pẹ̀ láwọn adarí erékùṣù Greenland àti Denmark lórí ibi tí ọ̀rọ̀ gbé dúró láti mọ̀ ṣe àkóso àwọn agbègbè ọ̀hún. Lábẹ́ àdéhùn yìí ilẹ̀ Amẹ́ríkà iná ni yóò kọ́ iléeṣẹ́ ológun méjì sí erékùṣù Greenland léyìí tí ó wà ní ẹkùn gúúsù àti ìlà oòrùn agbègbè náà láti lè ṣe àfikún sí èyí títí ń bẹ ní ẹkùn àríwá tẹ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé láti ìgbà tí ààrẹ Trump ti dé orí àlééfà lóṣù kínní ọdún 2025 iná ni ti ń lọ gun pé ilẹ̀ Amẹ́ríkà ló nílò láti gba àkóso ní ẹkùn Greenland náà. Láti orílẹ̀-èdè Indonesia, iléeṣẹ́ ètò ìlera nílẹ̀ Indonesia jẹ́ kó di mọ̀ pé ó lé ní àwọn èèyàn 85,000 nílẹ̀ ọ̀hún tí wọ́n ti ń lùgbàdì ìnira èémí láti oṣù kẹjọ pẹ̀lú bí orílẹ̀-èdè ọ̀hún ti ń tẹ̀síwájú láti mọ gbìyànjú nípa àwọn iná léyìí tí ó ti ń ràn mọ̀ bí iná náà yẹ ní orílẹ̀-èdè náà. Ìròyìn jẹ́ kó di mọ̀ pé àwọn iná léyìí ti ń suyọ̀ láti àwọn inú igbó iná ni ó ti gba àwọn apá ibìkankan ní orílẹ̀-èdè ọ̀hún léyìí tí ó tún ti náwó jà dé ilẹ̀ Malaysia àti Singapore tí ó fara kin ilẹ̀ Indonesia. Ẹ̀wẹ̀ lọ́dọọdún iná ni ilẹ̀ Indonesia mọ́ ń kojú iná ọmọ rara ní àkókò ẹ̀rùn léyìí tí mọ́ wáyé láàrin oṣù keje sí oṣù kẹsàn-án. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé tọ̀sán òní láti kọ́ ni Glow 99.1 FM Ìjẹ́pọ̀ State Àkúrẹ́ ká tó máa lọ kókó àmẹ́nubàrí lẹ́ẹ̀kan sí i.
ṣaaju nla ti moroyin wa fun yin pe igbakeji are le yi Kashim Shettima lola na ni yo mo se afihan ibiti ile Nigeria de duro lori atunto lode agbaye ati awon akori to se pataki nibiti won tin se ipare giga ti ajo isokan agbaye ni New York nile America sunje kodimo fun yin pe ajo alowolodu lagbaye IMF lo ti sekilo fawon orilede to ti lamelaka bi ile UK ati US lati le mu adeku de ba bi won tin ya owo leyi ti o tin fa jogodi ipese epo robi ati bi iye owo oja tin gbowo lori ko tan lati moroyin wa fun yin pe are ile America Donald Trump lana lo ti sekilo pe o nle pa ile Iran run ni won gba ti ko ba ti si adehun lati le fopin si ogun tin be ni ile ohun korita yi na ni ati mo gi pete lori iroyin agbaye tosun ni lati kan ni Glow 99.1 FM Ijapu State Akure Oluwade Milekun Idowo loruko temi e seun te ba gbo o e ka san e ma ya se

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lè tò yí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: ìpele méjì lètò yìí yóò máa pín sí. Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn. Ìpele ìkejì la ó ti máa kọ́lu agbódo ìfẹ́ gbà yafọ.
1: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
2: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
1: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chuchi K.
2: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
3: A ó tún fi àwọn orin ìfẹ́
2: bẹ́ẹ̀ lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
4: Odò ìfẹ́ kún máa lò ẹ̀. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
5: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
1: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chuchi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chuchi K.
2: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
6: Ìfẹ́ là kò jẹ́ òfin o.
2: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

Ohun ojúrílẹ̀ tó amúlùdùn agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkànnì Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ̀jẹ̀ àjọ̀má.

0: kílù mọ ètò ó balẹ̀ bí ọ̀gbà ra ojo ètò kan ṣoṣo bí ẹgbẹ̀rún rú ẹ̀
1: ìjọ ń lọ
0: katapila ọkọ̀ òkè ó ti dé sórí ìkànnì yìí glow 99.1 fm ètò akọni lọ́gbọ́n tó dùn yàn gbàyàngbà tí gbọ́ngbọ́n kan sí ni abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lóní abala àkọ́kọ́ ní ẹ̀fẹ̀ àti àwàdà lóní rànran níbi tẹ́ ti máa rẹ́rìn kéékèèké nígbà tí àwọn atọ́kùn bá ń fẹ̀fẹ̀ àtàwàdà pẹ̀lú àwọn odù ọlọ́jì kàbìtì kàbìtì tí pàrònú ẹni rẹ̀ dá yín lára ya abala kejì ni ẹ bá wa dá sí kíni kí n ṣe níbi tá ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹ mú nọ́mbà ẹ jẹ̀bùn tẹ́ẹ̀tì láǹfààní àti pè mú nọ́mbà tẹ́ẹ̀sì jẹ̀bùn tó nítumọ̀ ìdán lọ ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ní o lórí ìkànnì glow 99.1 fm láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 p.m. àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì Adébíyí Àbáyọ̀mí Asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tàwádà tí gbogbo èèyàn mọ̀ sí MC Decent pẹ̀lú Ọláyẹmí Adékúnlé Agbólóhùn bí ọ̀jẹ̀ amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdán lọ ètò yẹn kà sí àrà ó gan tí ọ ẹ̀jẹ̀ àjọ máa gbọ́.
2: Mo ti ní Jésù lọ́rẹ̀, ó jọ gbogbo fún mi, onìkan lára wa tí ọkàn mi fẹ́.
3: Dáfídì wípé dáàyà titun sínú mi olúwa ìdí nìyé tí ìjọ CAC Man of Life tí a túmọ̀ sí ohun olúwa tó wà ní Yẹ̀gẹ̀dẹ̀ Igoba Alongado Road Àkúrẹ́ fi gbé ètòkan ètòkan kalẹ̀ níkànnì Glow 99.1 FM lọ́jọ́jọ́rú Wednesday láago méjì àbọ̀ sí mẹ́jọ alẹ́ níbi tí Prophet ti Bámiṣayé JP tí yóò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo ènìyàn tí ìtúsílẹ̀ ìdáǹdè ohun ìgbàlà ọ̀fẹ́ ó máa torí afẹ́fẹ́ wọnú ayé oníkojípò tó bá gbọ́ àgbétò náà ìjẹ́ ìwọ wábi tí ó ti bójú olúwa pàdé láì kúrò nínú ìyẹ̀wù rẹ má dàgúlá yí rédíò rẹ sí Glow 99.1 FM lọ́jọ́jọ́rú láago méjì àbọ̀ alẹ́ nítorí pé ìtúsílẹ̀ ohun ìdáǹdè àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé fún àwọn tó ń pògbẹ́ fún ìgbàlà náà nígbẹ̀yìn má gbàgbé o every Wednesday 7:30 to 8 p.m. òun lètò ọkàn tuntun ní Glow 99.1 FM pẹ̀lú Prophet ti Bámiṣayé JP tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ CAC Man of Life fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 0810-311-9066 Jésù Lolúwa kò yí padà.
4: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
5: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
6: Glow 99.1 FM iléeṣẹ́ rédíò tó ń gbó táyé ń gbọ́. Ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan? Tewe tàgbà ó yá ẹjẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń làwọn tẹ̀lé níbi ká ṣètò tó mọ́gbọ́n wá ìròyìn tó jálé jáko lórí gló fm lẹ́ ti gbọ́.
7: Ìkéde àti ìpolówó ọjà tó lẹ mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ gló fm ó ṣàrà ọ̀tọ̀.
6: Gló 99.1 fm tó ń bẹ ní jápọ̀ Àkúrẹ́. Gbogbo aráyé ló ń gbọ́ tẹ̀gàn ló kù.

0: FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹ̀yọ kan.
1: Olúwa Ọlọ́run agbẹ́yìnga torí pẹ̀yìn ni Ọlọ́run Olúwa gba ọ̀pẹ́ wa. Fún orí ọ̀fẹ́ tí ẹ fi gba àwọn ènìyàn yín ní ọjọ́ òní Olúwa gba ẹ̀yìn wa. Tí ẹ ti mú wọn jáde lọ fún iṣẹ́ òòjọ́ wọn láti òwúrọ̀ tí ẹ sì mú wọn padà wá sí ilé ní àṣálẹ́ Olúwa gba ọ̀pẹ́ wa. Ọpẹ́ àti ìyìn la mú wá Olúwa ṣe ní ìtẹ́wọ́gbà. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olùbádòwòpọ̀ iléeṣẹ́ Glow FM 99.1 Olúwa kó gbàdúrà fún yín. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ náà Olúwa kó gbàdúrà fún yín. Bí ẹ ti ń lọ láti dùbúlẹ̀ ní àṣálẹ́ yìí Olúwa kó darapọ̀ mọ́ yín. Lójú oorun yín lóru yìí Olúwa kó jẹ́ ìmọ́lẹ̀ fún yín. Gbogbo yín lápapọ̀ kẹ́sùn láyọ̀ kẹjí láyọ̀. Nígbà tó bá di ní òwúrọ̀ ọ̀la àyè àti sọ wípé Olúwa ó ṣe àti fi ọpẹ́ fún Ọlọ́run yín, àyè bẹ́ẹ̀ kò ṣí sílẹ̀ fún yín. Kẹ́wà ní àlàáfíà, bẹ́ẹ̀ ni yóò rí, kò ní yí padà. Jésù Kristi Olúwa wa, àmì ní orúkọ Jésù.
2: A'ud billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Bismika Allahumma hamutun wa haya. Ope ni fun Olorun Oba ti o tun fun wa ni anfani to ni kile o tun suba wa laye ni rorun ti Olorun na ni agbara ti eni eyin ti esi ni ogo o lo fun wa anfani lati le di akoko yi adupe fun Olorun Oba na Olorun ko dan ko ma sa igba ope wa afẹ ma wole lati lo sun bayi kaluku ti wa nibi ti o ti sun Ọlọ́run dáàbò rẹ bò wá. Ọlọ́run mọ́sá ìfisọ́ rẹ sọ wá. Ọlọ́la ìlàkà ìlọ́lọ́. Àbíọ́ nínú àánú rẹ má jẹ́ àtojú oorun dojú ikú fisọ́ rẹ sọ wá. Nígbà tí a bá tún jí láàárọ̀ ọ̀la ká tó lè máa dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run mọ́sá ìjẹ́ kí a dúà gbogbo wa pa. Allahumma arjina minna shaghati sayatini wa nasawati salatini wa inati baghina wa ma'anati taghina wa ma'adati adina wa udwan mu'adina wa gallabi galibina wa la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim ajiru allahu fi sharashawa